0: fọ̀chàn lè máa ó bẹ́ ń kọ́ mẹ́.
1: Mi la fọ̀chàn lè máa ó bẹ́ ń kọ́ mẹ́ fọ́n dàgbé fọ́n gbàkú lamẹ̀sẹ̀ fọ́n gbàkú dó àwúyáyá lè kánilẹ̀ fẹ́ mọ̀ bẹ́ nu ṣe ẹmu ajé gbèrèká gbèrèká gbèrèká kúdó ibi zandodo ẹnu nyuẹ́rẹ́ lákìíní miadumitọ́ de sí ẹ de. Kò lè fa kwena tọ́ hónà kìlẹ̀ yóò ga sí agame bẹ́ lè pọ̀ yà lè pọ̀. Afọ̀ngbàkú ẹnugbàkú ekolongbàkú n'oyú ẹ̀ ní anapokoko ní gbèrèká gbèrèká bẹ́ zandodo ẹnu nyuẹ́rẹ́ lákìíní. Fọ́n dàgbé fọ́n kó lamẹ̀sẹ̀ fọ́n gbàkú dó àwúyáyá. Míawúyá mi fọ́n lè wà mí kú dó lamẹ̀sẹ̀ mi fọ́n gbàkú dó àwúyáyá. Michel Tomega ẹ lè àpòpíà gúdó ẹ̀yìn kébé gbèmọ̀ lẹ́sìá. Ẹ̀yọ́ náà pé nǹkan yìí bẹ́ tọ́gbú ìsàn fú. Nkárígbé mi àwọn òkè lẹ́sìn mi ń kọ́ mi ẹ̀já mi fọ́n kú dó àwúyáyá lè bẹ́ àwọ̀dúwò mi pásọ̀ sọ pé gbèmọ̀ dọ̀
2: pa no bi ni peto gbo jagba gba bebe to wa ran pe gbo to ke la tabe na gogorogo yo gbewe ma pe gbo pa me buto kuri pon le ba na ka to la ba over la to zun bu no pa po erepo ke kamera amene do menu ma to mo popo aji ma to gbe ni to goju ko de ka o gbongbon soso ke gbongbon no bi sile gbongbon ni gbangbo to goju ko mi amere nson lele ya video pa po ereke egbe ni aza kokore adina o baza ma to mo npopo aji adina re pepe ke la fi le se nkan yan aza po mi oni mi a vi ko ji a mi a jagbagba mi be ba na lode o mama je t'aime mama mama sa mi a ke be o vide boy o ba so wa be ta so juro mi agbabe oyo mi pa to gbe bon fete na dina keken lo mfon yore fon dagbe fon ku dijo afon ku awuyaya
1: Ape, ne ma wame ya kongorika ki potolingwa jia pasoko fa fute le feu.
2: Na pa dani.
1: Di balè. Michel Tomega, ye la pupia godo. Yo apen konye be, ala, sarki. Ndeke ya jan, mi ha jè gomela mi deke ya. Misira.

0: Alo.
1: Alo.
2: Alo.
0: Kọ́n dàgbé.
2: Kọ́n dàgbé.
0: Kọ́n kú jíjọ ẹ.
2: Ta mi ṣe.
0: Àwúyáyá.
2: Ayáyá.
1: Ọ̀fọ̀.
0: Ọ̀fọ̀.
2: Ǹjẹ́ gbiná iná ni? Ǹjẹ́ gbiná ni àtọ́kọlù fúnmọ́?
1: Ẹ mi wọ̀ náà, mi wọ̀ náà.
2: Ǹjẹ́ wà náà iná ni José? Ǹjẹ́ wà náà jìnà pátá?
0: Pátá hùwẹ̀.
1: Pátá hùwẹ̀.
2: Ǹjẹ́ wà náà Dávido? Ǹjẹ́ wà náà Dáfínà? Ǹjẹ́ wà náà Dẹ́mi? Ǹjẹ́ wà náà Ṣéko? Ǹjẹ́ wà náà Dákàfì? Ǹjẹ́ wà náà Noel nọ? Ǹjẹ́ wà náà Màmá nù?
1: José Mlanyia.
2: Màmá yà dàkú.
0: Ẹ wọ náà tọ̀. Ǹjẹ́ wà
2: náà. Nyàbẹ́ kò mú pátá.
0: Wà á pátá ọ̀hún ló.
1: Òbí ọ̀nà miàbẹ́ kò mú wà ló mi àkíkè mú. Ọ̀ ń gbalẹ̀ pò mẹ́rin à.
0: Mi ṣe tẹ̀mí akwa sí jiná.
2: Njẹ́ ń lé mi o.
3: Àwọn ọmọ ìlú ìfowópamọ́.
2: Ẹ ìzàlú.
1: Ẹ
3: ìdánkè mọ́.
1: Kò lílo yé.
0: Alo.
4: Alo.
1: Fọ́n dàgbé.
4: Fọ́n kúdọ̀ awúyáyá. Ìjọ pọ́pọ́.
0: Ẹ bọ̀.
4: Ibi ṣẹṣẹ. Alo.
0: Mi lè ṣe nǹkan wa.
4: Mama Africa ń dógbò náà kú bùbú lo. Tata Francisca.
0: Ẹ kò mọ̀.
4: Dáadéédé. Tata Fushiri. Lẹ́kọ̀ọ́ gbélé jọmọ́rò kò yóò di àjìnà kékeré gbélé jọmọ́rò di àgbọ̀rò fún fún wa. Dógbò náà pátá.
1: Yẹ́n
4: wọ́n bẹ́ déjì o lo.
0: Déjì wọn náà.
4: Alo.
0: Mi lè ṣe nǹkan.
1: Mi lè ṣe.
4: Pọ̀ wà á ga so nuwa náà yẹn jíkẹ́ ẹ̀. Ẹ nuwa náà bí yẹ bí yìí lo.
0: Ẹ nga bíi jù o. Ẹ nga bíi jù o.
4: Mi bí ṣe. Dógbò náà mi lo.
1: Mi ṣe ṣe.
4: Ade.
1: Èwo lọ ọrùn wa.
4: Mẹ́yìn ẹ gbìnà.
1: Ayé wọn mú wo gbìnà tọ́ ní ṣe. Mú wo gbìnà tọ́.
5: Attention, attention. Mesdames et messieurs, voici pour vous
6: la pub.
7: Aladi!
8: Go.
7: Oh, comment tu me vends d'habitude là?
8: Tiens ça!
7: Ah, tu l'as fait comment?
8: Ah, raison n'est plus 2000 francs.
7: Comment ça?
8: Voilà, il m'a augmenté la raison.
7: Qui a augmenté?
8: Ah! Toi, tu n'écoutes pas ce que c'est dit. C'est Outière!
7: Outière, elle a fait quoi?
8: Tout